0: Ẹja ìfẹ́ rẹ̀ ní òkè nínú vivi nami, èèyàn gba òrà jẹ́ mi tan wẹ̀ 102.7.
1: Black Sugar, Black Sugar.

0: wọ́n lọ fi ministry
1: bó ṣe mú bẹ́ẹ̀lẹ̀
0: rárá ó dá lábàálẹ̀ àwòbọ̀ ìta ewu nígbà tó wá rí ni pẹ̀lú wíṣìntọ̀
1: gbogbo wa máa ewu
0: wọ́n ní
1: lábà ọtúbà lábà
0: black panther.